náà kí wọ́n lè mọ iye tí ó máa ná ìjọba ìpínlẹ̀ yìí láti gbé ìgbésẹ̀ náà. Nípínlẹ̀ yìí bákan náà iléeṣẹ́ àwọn ẹ̀ṣọ́ panápaná ìpínlẹ̀ ti dóòlà ẹ̀mí ọkùnrin kan àti màálùú rẹ̀ tí wọ́n jábọ́ sínú kànga ní abúlé Sabonruwa tó wà ní ìjọba ìbílẹ̀ Makoda nípínlẹ̀ yìí. Wọ́n ní Ibrahim Jibrin ló pe àwọn nípe pàjáwìrì nígbà tí àwọn ẹ̀ṣọ́ panápaná dé agbègbè náà ni wọ́n rí wípé màálùú kan ló kó sínú kànga tí olówó rẹ̀ Badama sí Ibrahim sì fẹ́ gbìyànjú láti yọ́ ni òun náà bá há sínú kànga ọ̀hún, ṣùgbọ́n orí ti kó màálùú àti olówó rẹ̀ yọ láyọ̀ àti àlàáfíà. Bákan náà ni olùdíje dupò ààrẹ lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú Accord Party Gbenga Hashim Ọláwépọ̀ ti sọ di mọ̀ pé òun ní ìgbàgbọ́ wípé wọ́n lè máa ta epo bẹntiróòlù ní igba náírà yíùn 200 naira láìsí wípé owó àpawọlé ìjọba àpapọ̀ dínkù rárá. Hashim Ọláwépọ̀ ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ta ajálẹ̀ epo ní 605 naira. Lẹ́yìn náà ni wọn yóò fojú sun bí ìpèsè epo yóò ṣe rọrùn sí ní orílẹ̀-èdè yìí. Olùdíje dupò ààrẹ ọ̀hún tó tako bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ orí epo tún pe èpè fún àwọn tí wọ́n máa ń ṣe ìtọpinpin láti tọpinpin iye tí wọ́n ń ná láti fọ epo rọ̀bì sí epo bẹntiróòlù láti mọ pàtó iye tó yẹ kí wọ́n máa ta jálẹ̀ epo lẹ́yìn tí wọ́n bá fọ epo tán. Ó ní àwọn olùtọpinpin ọ̀hún gbúdọ̀ mọ àpàdé àlùdé bí wọ́n ṣe ń ra epo rọ̀bì, bí wọ́n ṣe ń fọ epo rọ̀bì tó fi ń di epo bẹntiróòlù, bí wọ́n ṣe ń pín epo kiri ní orílẹ̀-èdè yìí kí ìtọpinpin ọ̀hún lè gún rege. Ẹ̀wẹ̀, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti sọ di mọ̀ pé owó tí ó tó 500 bílíọ̀nù náírà 600 bílíọ̀n ni àwọn ti pín fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí nǹkan kù díẹ̀ káàtó fún láti bí ọdún mẹ́ta sẹ́yìn. Mínísítà tó ń rí sí ìpèsè ìrànwọ́ àti mímú iṣẹ́ dínkù ní àwùjọ wa, Bernard Doro, ló ṣíṣọ lójú ìròyìn ọ̀hún lásìkò tó ń ṣe fọ̀rọ̀wérọ̀ lórí amóhùnmáwòrán Chinese TV. Ó ní òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí ó tó 40 mílíọ̀nù ni wọ́n ti jẹ àǹfààní ètò náà. Doro ní òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè 18,000 ni àwọn tó kọ́ ní ìmọ̀ iṣẹ́ ọwọ́ tí àwọn sì pèsè irinṣẹ́ àti owó fún wọn láti bẹ̀rẹ̀ okòwò. Doro ní 25,000 lè kéré lójú àwọn ẹlòmíràn, ṣùgbọ́n ó jọjú fún àwọn ìdílé tí nǹkan kù díẹ̀ káàtó fún ní orílẹ̀-èdè wa. Gẹ́lẹ́ bí olùdíje dupò ààrẹ lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú AAC Ọmọyẹlé Sowore ṣe sọ di mọ̀ pé Rotimi Amaechi kò bá má di abẹnugan mínísítà tàbí gómìnà ìpínlẹ̀ Rivers rárá, ká ní pé orílẹ̀-èdè ṣì wà lábẹ́ ìjọba ológun ni. Sowore ló sọ̀rọ̀ ọ̀hún nígbà tó ń ṣe fọ̀rọ̀wérọ̀ lórí amóhùnmáwòrán Arise TV. Ìyún lẹ́yìn ìgbà tí òun àti Amaechi gbéná wojú ara wọn níbi ìpàdé ẹgbẹ́ àwọn agbẹjọ́rò tó wáyé nílùú Port Harcourt. Sowore ní òun sọ fún Amaechi láti tọrọ ẹ̀bẹ̀, ìyẹn lẹ́yìn táwọn parí ìpàdé náà. Lákòótán, Sowore sọ di mọ̀ pé bí kò bá sí ti ìjọba àwarawa ni Amaechi kò bá má rí ipò kankan dé ní orílẹ̀-èdè wa. Lẹ́kẹ̀ ètò ààbò, àwọn ọmọ agbébọn ti ṣekú pa àwọn ènìyàn mẹ́rin, wọ́n sì jí àwọn ènìyàn mẹ́rin gbé sá lọ ní abúlé Gorao nípínlẹ̀ Sokoto. Ìkọlù ọ̀hún wáyé láṣáálẹ̀ àná. Bákan náà ni wọ́n yìnbọn fún nǹkan àwọn ènìyàn méje tí àwọn yẹn sì wà nílé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Ìyún ọjọ́ mẹ́fà péré lẹ́yìn tí ọkọ̀ ojú omi kan rì ní abúlé ọ̀hún tí òǹkà àwọn ènìyàn 75 sì gba ìkurujẹ lọ́wọ́ ẹbọra. Àwọn ọmọ agbébọn ọ̀hún fojú sun àwọn ìdílé tí ìjọba ìpínlẹ̀ Sokoto fún ní 1,000,000 naira gẹ́gẹ́ bí owó ìrànwọ́ fún àwọn mọ̀lẹ́bí tí wọ́n pàdánù àwọn èèyàn wọn sínú ìjàm̀bá ọkọ̀ ojú omi ọ̀hún tó wáyé. Adarí abúlé Gorao Alhaji Aliu Magaji Nambasami fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ lónìí òde yìí. Lẹ́kẹ̀ ètò ààbò bákan náà, iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè ti képe ajìjàǹgbara Martin Vision Iyun Very Dark Man láti mú ẹ̀rí ọwọ́ rẹ̀ wá lórí ẹ̀sùn tó fi kan àwọn ọlọ́pàá wípé wọ́n ń ṣe agbódegbà fún àwọn ọmọ ẹṣin òkọ̀kú. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Ani Ini Edo ló fèsì sí ẹ̀sùn tí VDM fi kan iléeṣẹ́ ọlọ́pàá níbi ìpàdé ẹgbẹ́ àwọn agbẹjọ́rò tó wáyé nílùú Port Harcourt. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ẹ̀sùn ọ̀hún ní agbára púpọ̀, ó sì lè tàbùkù bá iṣẹ́ àwọn. Fún ìdí èyí kí VDM mú ẹ̀rí rẹ̀ wá síta gbangba, bẹ́ẹ̀ ni wọ́n lérí wípé àwọn yóò fi ọlọ́pàá tí a jí ọ̀rọ̀ ọ̀hún bá ṣí mọ́ lórí jófin. Ọfẹ́rẹ́ gẹ̀gẹ́ ó di òkè òkun níbi tí àwọn onímọ̀jìnlẹ̀ sáyẹ́ǹsì ti sọ di mọ̀ pé ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn yìnyín ńláńlá
ori ile to so lo sokunfa ajalo mi yale agbara ya shop to waye ni orilede Nepal eleyi to sokunfa bi onka awon eniyan

tó lé ní 100 ṣe pàdánù ẹ̀mí wọn tí ẹgbẹgbẹ̀rún àwọn ẹlòmíràn sì ti di àwátì. Àjálù ọ̀hún tó wáyé lánàá ni wọ́n ń wòye wípé àwọn ìyìn ńláńlá àtàwọn àpáta tí wọ́n jábọ́ pẹ̀lú agbára ńlá sínú òkun ló ṣokùnfà àjálù náà tí omi fi ya wọ orílẹ̀-èdè ọ̀hún. Lẹ́kẹ̀ẹ́rẹ́ ìdárayá lọ́sàn-án tòní ààrẹ àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ wa NFF Ibrahim Gusau àti àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣàkóso àjọ ọ̀hún ti kọ̀wé fipò wọn sílẹ̀ látàrí bí wọ́n ṣe ń fẹ̀sùn kàn wọ́n wípé múṣemúṣe wọn kò dámúṣe tó lórí bí wọ́n ṣe ń ṣàkóso eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè wa. Ìgbìmọ̀ àjọ NFF ọ̀hún ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lù tí wọ́n ń kojú agan sí láti ìgbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóbìnrin orílẹ̀-èdè yìí Super Falcon tí wọ́n ti kùnà láti pèrègede fún ìdíje FIFA Women World Cup. Ìyẹn fún ìgbà àkọ́kọ́ àwọn ọ̀ṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ náà tún ti bẹ̀rẹ̀ ìwádìí àjọ ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe ná 17 billion naira eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí buwọ́lù fún wọn láti fi san àwọn owó oṣù àwọn agbábọ́ọ̀lù àtàwọn àjẹmọ́nú wọn. Òǹkà àwọn ìgbìmọ̀ ọ̀hún 13 nínú ìgbìmọ̀ NFF ni wọ́n ti kọ̀wé fipò wọn sílẹ̀ báyìí. Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun ò ní jù báyìí lọ, ẹ gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. A fi tó yín létí wípé ìjọba ìpínlẹ̀ Kánò ti gbé ìgbìmọ̀ alábẹ́ṣekélé kan kalẹ̀ láti ṣàgbéyẹ̀wò ìbéèrè àwọn olùkọ́ iléèwé gíga lórí ẹ̀kúnwó owó oṣù tí wọ́n ń gbà. Gẹ́lẹ́ bí àwọn ọmọ agbébọn ṣe ti pa àwọn ènìyàn mẹ́rin, wọ́n jí àwọn èèyàn mẹ́rin gbé sá lọ nípínlẹ̀ Sokoto. Bákan náà ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ ti sọ di mọ̀ wípé àwọn yìnyín ńláńlá ló ṣokùnfà àjálù omíyalé tó wáyé ní orílẹ̀-èdè Nepal. Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun òní ju báyìí lọ lọ́sàn-án tòní. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ tíntòmátọ̀ ẹni tó dìlẹ̀ agbára mú Caleb Jacob ló ṣe àkójọpọ̀ ròyìn. Balkis Erewami Rila wà ló ka ròyìn ọ̀hún fún yín lọ́sàn-án ti tòní. Ire lójú owó ń rí, ire lójú wa yóò máa rí, àjálù àbúrú kò ní jálù mí, kò ní jálù ẹ̀yìn náà. Ká tún fayọ̀ pàdé lọ́la òde yìí.